agbára fún àwọn tí ò lágbára, ọgbọ́n fún àwọn tí ò lọ́gbọ́n, adé fún àwọn tí ò ládé lórí, aṣọ fún àwọn tó wà ní òòrùn.